0: My name is Doreen from Uganda.
1: Hi, my name is Mimi. I'm from Norway.
2: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
0: 103.5 FM.
1: News, talk, and sports radio station.
3: Group fún ètò ìlera ẹbí àti dídènà àìsàn AIDS ní àjọṣepọ̀ pẹ̀lú Rotary Club àtàwọn agbègbè wọn ní Nàìjíríà. Àwọn iléeṣẹ́ ètò ìlera, iléeṣẹ́ aládàáni àti NGOs máa ṣètò ìlera ọlọ́dọọdún wọn jákèjádò lọ́fẹ̀ẹ́. A pè yí ní Rotary Family Health Days. Ó bẹ̀rẹ̀ láti June 21 sí 27 ọdún 2026 yìí. Ní District 9111, 9112, 9126, 9127, 9141 àti 9142. Wọ́n yóò ṣe àwọn àgọ́ ìlera jákèjádò orílẹ̀-èdè fún àwọn àyẹ̀wò tó ń ṣàfihàn àìsàn ibà, HIV, hepatitis, diabetes, jẹjẹrẹ ọmú pẹ̀lú pípé àwọn apẹ̀fọn, ìlẹ́jẹ̀ obìnrin, àyẹ̀wò ojú, eyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àlàyé District 9111, ẹpẹ́ bẹ́ẹ̀ sórí 0302-317-7126. Fún 9112, ẹpẹ́ Rashid sórí 0076550000. Fún 9126, ẹpẹ́ Folake sórí 0064181884. Fún 9127, ẹpẹ́ Ogechukwu sórí 0033240447. Fún 9141, ẹpẹ́ Andy sórí 0036670210. Fún 9142, ẹpẹ́ Chika sórí 0033413154. Olùkéde PDD Bola Oyebade, Country Manager, Nigeria.